lọ́sàn ramadan ojú mi ti rí lọ́sàn ramadan wọn kò jẹ wá ní onílé jẹ wọn kò mi wá ní onílé mu àgbàdo lórí lókè pariwo mo ti jà.

ẹni rọwọ́ ẹ lójú àlá tó ń dunnú. Ẹni kò tẹ pamọ́ṣẹ́ ẹ nítorí ebi. Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa.